gbè do oku jí bo mọ ẹ̀ òbí ìsírẹ́lì tán lẹ̀ ná sọ bí ọ chẹ́chẹ́ oku tán gbọ̀n àyígbà kolo jí mọ́ se sọ se tónú mọ́ tónú sì se ìyé se tán afọkonukunukpo tó afọkonukunukpo tó mọ́ ṣe sọ dìrín alẹ́ ètàn ló ti tẹ̀gbẹ́ ló oku jí okuna sọ hẹ̀n okuna sọ hẹ̀n oku jagọ́ ìgòdò gbọ̀n jẹun sísí ẹ̀wé ṣe tán dalẹ̀ tó zanlẹ̀ pọ́mẹ́ bó hẹn oku sùn àyígbà kóló òsínlẹ̀ sọ máa mọ́ ṣe ewa nu ejiku edo nede ni wa to tonu si se me bo jiku ewe so wa nu e wo choge klare jiwa e so gan wa mo se ma pe go na ro ma o sin lodo awe ne sigba e so gan se tona jiku ewe to tonu si se me e dran opo lo bo wonu na e se tonu ran yi se lo mo ya na wa tin lo ojo do me glo gbon yi se dale e ma o vola do awe afọ ìtàn konùkún àwẹ̀ afọ konùkún àwẹ̀ tọ́ òfìsà ìtàn lẹ̀ sọ bí ọ chẹ́chẹ́ ohun tán mẹ́ gbọ̀n àyígbà kóló jí tónú ṣiṣẹ́ rán yìí ṣe ní ẹ̀ma àyẹ̀ nùnẹ̀ pọ́n jà gọ́dé máa sọ tó fi wá mọ́ ẹ̀ńdọ̀ òjò ọlọ́ka dúà lọ ti dìnnú bọ̀ ó tọ́lọ́ èṣù domino làlá yìí máa nì gbélé tónú ṣiṣẹ́ yìí ṣe tán tó àdàmọ́ ṣetán jí àzán yíwá yìí ṣetán ló gbọ̀n jùkú ìyàwó ìdàlẹ̀ tónú ṣiṣẹ́ yìí ṣetán tó òfin ìsírẹ́lì tán lẹ́mẹ̀ mọ́ wẹ̀ ó tọ́lọ́ sọ́mọ́ bóyá àdóràn ètò tó àdósínlọ́mẹ́ gbọ́dọ̀ tó àmìyàn yìí tán mẹ́ mọ́ àfọ́ẹ́tàn kó apaitan kwa tonu kunu po 26 apaitan 26 okuna sada ra manche da dren ala tuetan titengbe do okuji na osinle nindo gowa ejibitin le ji to kaka ye ton le ji kwora to osana ye ton le ji dren okpola wlado kwa doga dren bo o wa lọ nù jíjọ ro polo wẹ ma ṣùgbọ́n nù jíjọ ro polo yìí lọ ehẹn àzánjáwó egbọ̀nbọ̀nà àzánjáwó alọ̀dìrẹ́ títàtàn wá alọ̀dìrẹ́ ètò títàtàn lọ ẹ má kùfẹ́ ló àwẹ̀ náà fi ṣe ẹ̀tàn lẹ́nà ló wáyé alọ àwẹ̀ tọ́ dìndínrín ló sọdẹ́ tẹ̀rẹ̀ yín àlọ́dọ̀ polo sọ òpodò polo sọ ẹ̀dìrẹ́ tónú ṣiṣẹ́ yìí ṣe tán ro polo esu oku ve lodo ogun na bi se itan le ko wa juwa ibo han gan patagodo ye do na mi to apo itan ma ewe atan 27 mo se sa drin ala itan tan ti dengbe do oku ji oku so go to ku ran itan ji we na afonu so ya ejibitin lẹ sọ hàn sọta ẹ ejibitin lẹ sọ hàn sọta ẹ okuruna sọta kìtìnà ejibitin lẹ tó chẹchẹ kulọtan afọ ìtàn kó ina chatan 28 òsìn lẹ sọ gọ mo chíọ kẹkẹ lẹ jí pò sọnà lẹ pò yìí lọ àwọn apáfá ló tán lẹ́pọ́ kedo mọ́ná yìí bí òkú lọ́mẹ̀ ẹ máa pò sùsọ̀dọ́pọ̀ yìí tán ètò ọ̀túndọ́pọ̀ yìí tó máa pò á mọ́ torí òfàlọ́ yìí lọ dọ́pọ̀ lọ́wẹ́ dọ́dọ́d mẹ́lẹ́ pépé tó ejibítì dọ̀mẹ́lẹ́ pépé èyí jì gbọ̀n fíṣẹ́ ìtàn lẹ́dàlẹ́ mi jẹ́ fínà bó yí sún mẹ́jìnà ìtàn sí bó ṣe ìdìrán ò tọ́ mẹ́rin.

gbọ́ná òkúrò ní wà nùé kò tó pa gbé tọ́nà ló wà ináhùàvùn náà mẹ́yẹ tán lẹ́ẹ̀ yẹ máa ti ló wúrún lẹ́nà ló hùàvùn kpọ́dọ̀ fà ló pọ́ amọ́ wọ́n wẹ̀ náà hùàvùn náà fà ló tolé tuwé tán ó tu. Yẹ máa ti ló wúrún dé náà ló hùàvùn ẹ yóò sọ́nu ilẹ̀ àwọn apá ilẹ̀ sìgbàjúwẹ́ náà hùàvùn ẹ yìí. Na tu eton o tu. Edo we ran. E ma won ji gowe ne. E ma won ji gbere de mi lewe do we ran ne. E goko na we to alue la ji. Alue ji ate we goko na we ma. Ba alue la so goko na we kaka je. O togbo. O kuve kon. Wo e gokan na we je fini ma e ma ka won je ko gbe nene nu gboro yin yin nu gboro kaka je podo bo yin nu gboro tu e kaka je podo ina so na we ahun agba gboro nu gigoro ga.